0: lọ́wọ́ bóyá tó bá ti di next week a wà bẹ̀rẹ̀ sí sí aṣọ lójú ọ̀rọ̀ yẹn ẹ̀mí tí lo iyọ̀ but a bẹ̀rẹ̀ sí lo anointing oil ẹnìkan ní wòlíì omi 7-7 mo ti sọ pé kí wọ́n gbé díẹ̀ díẹ̀ lọ sí àwọn sonar church níhun tí ó ṣẹlẹ̀ báyẹn rí àti anointing oil a ní díẹ̀ náà díẹ̀ ní omi 7-7 omi 7-7 kì í jáde ohun ọlọ́run ni but nítorí àwọn nǹkan tó àti bí gbogbo situation ṣe rí ní ọjọ́ monday mo ti ní kí wọ́n mú díẹ̀ díẹ̀ so alágbára ọlọ́run ní gbogbo sonar church yóò wà ńbẹ̀ ní wema yóò wà ńbẹ̀ anointing oil yóò wà ńbẹ̀ àti iyọ̀ ọwọ́ nǹkan tí ó ní fi ṣe dìdí tọdún ìní and gbogbo ẹni tó bá tẹ̀lé ó di dandan kí ẹ̀rọ wọ́mú ó di dandan kí àdúrà ẹ̀rọ gbà ẹ jẹ́ ṣe báyìí ẹnjìníà ẹ já gbọ́rò yìn ayò láàárọ̀ yìí n ti ṣe mí nìyẹn ẹnìkan ní ẹ fẹ́ gbọ́rò yìn ayò bẹ́ẹ̀ ni wàá kígbe màá gba ìròyìn ayò wàá fi kún èmi gan sọ̀rọ̀ yìn ayò in Jesus name.
1: Lord, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì mo dúpẹ́ oore tí mò ń béè láti ọjọ́ tó ti pẹ́ nípa ọmọ gbà tó di báyìí máàmá tí wọ́n ní ká mú ọ̀já wá ní mẹ́.
2: Kí ló kọ yín bolẹ̀ ti wá gan.
1: Yusuf táwọn
2: kọjú síbẹ̀ yìí.
1: Azeez Funmilola láti Iléṣà.
2: Iléṣà.
1: Ìgbà tí máàmá ṣe báyìí tí wọ́n ní ká mú ọ̀já wá ìgbà yẹn mo mú wá ọ̀já wá mẹ́wẹ́mà ni Ọlọ́run ṣàṣì ọmọ fún mi láti ọdún tí mo ti ń wá ọmọ.
2: Ọdún mélòó.
1: Ó ti pẹ́ tí mo ti ń wọ ọmọ.
2: Ọdún mélòó.
1: Ó ti máa lé 10 years.
2: Nọmba kínní.
1: Alákọ̀ọ́bí.
2: Alákọ̀ọ́bí náà nìyẹn. Kí ló pẹ́?
1: Olúwa sì ń dára ọmọ Tayo. Tayo yìí dé.
2: Ó speak in tongue nìyẹn. Wọ́n ló ti lé ní ọdún mẹ́wàá. Tí àwọn olúwa sì ń dára. Àwọn èèyàn tó mú ọ̀já bọ̀ ní wẹ́mà lọ́la. Kódà kì í sọ̀já nìkan mo sọ fún gbogbo àwọn tó bá lè gẹ́ẹ̀tì powder wọn àwọn anything tó bá lè fi tap into the anointing òun láàmú wá sí wẹ́mà ní ọ̀la ìpàdé yẹn lágbára ẹni tó ní ayé àtọ̀run aago méje ìgbà tí ó bá fi di bí ọwọ́ 11:12 ẹ̀jẹ̀ ń sọ bẹ́ẹ̀ torí pàdé wẹ̀jẹ̀ wẹ̀mú ni lágbára ẹni tó láyé àtọ̀run yóò ti mọ̀ wálé and gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mọ̀ dẹ́já ìpàdé yàtọ̀ mo ti bẹ̀rẹ̀ nǹkan kan gan láàárọ̀ yìí lórí YouTube, TikTok àti Facebook. Ẹ̀yin tẹ́ ẹ ti ní iyọ̀ ẹ gbé pàdé mi. Ẹnìkan ní ọ̀tọ̀ ẹyin tá à ń ṣe ń bẹ̀ kọjá kúrò nítorí yẹ̀rẹ̀yẹ̀rẹ̀. Aago mẹ́fà ìdájí. Ìsìn kan láàṣì ṣe gbogbo ẹ̀yin ọ̀dọ̀ Jésù. Ìsìn ẹyọ kan láàṣì ní ọ̀la ní wẹ́mà. Sẹ́bùn tá a bá ti bẹ̀rẹ̀ gbáradì. Nígbà tí ó bá fi di 12 yóò wà lé àṣekágbá nìyẹn ìpele oríṣi èèyàn márùn ní ìsìngbàdúà fún nínú ìpàdé yìí. Ẹnìkan ní àwọn sonar church nǹkan mo ti ní kí wọ́n mọ̀ bọ́dà láti wálé kí olúkúlùkù pastor mo ti kó gbogbo ohun tẹ́ ẹ nílò fún wọn. Anointing oil ni o iyọ̀ yín ni o even in tí ò ṣẹlẹ̀ rí omi 7-7 kọ̀pọ̀ níwọ̀nba wọn a mú wá bẹ̀. Yín sì mọ gbàdúrà fún ìpele oríṣi èèyàn márùn gẹ́gẹ́ bí mo ṣe sọ pẹ́pẹ́ yọ ọpọnmọ ní ọ̀la o ọ̀wọ́n tí mò ń lọ ṣe nìyẹn because o gbọ́dọ̀ sọ ìtàn titun so that o lè mọ rántí September to remember.

0: Orúkọ mi ni Adékunlé Adéolúwa láti Abéòkúta.
1: Abéòkúta.
0: Bẹ́ẹ̀ni sá. Ní January ti a kọ ẹ̀bẹ̀ àdúrà wa, mo lísì àwọn kankan tí mo fẹ́ kọ́lọ́run ṣe fún mi. Mo tún wá ń sọ fún Ọlọ́run, mo ní mi ní agbára, but before June birthday ni mo fẹ́ kọ́lọ́run kó ṣe. Then birthday mi was June 2nd. Mo gbàdúrà mi ò rí èsìn. Mo tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wẹ́ oṣù yóò ti parí, bàbá mi ṣe. On the 10th of the same June, wedding anniversary mi ò tún rí èsìn. On the 18th of June, oní birthday second daughter mi. Ọjọ́ yẹn same day yẹn lọ́lọ́run fún mi ní lessons 300 láti present ẹ̀ fún ìyàwó mi gẹ́gẹ́ bí gift. Inú mi dùn gidi gan sá. Ẹ mo dẹ̀ nígbàgbọ́ pé ìtókù tí mo gbàdúrà fún traveling kọ́lọ́run bá mi ṣe fún èmi àti family mi.
1: Yóò ṣe é ṣe.
2: Ẹ̀yin wo lẹ fẹ́ ra mọ́tò fún ìyàwó yín?
1: Ẹnìkan ní ṣe mo ti rà kí n ra mọ́tò fún ìyàwó mi.
2: Nice.
1: Ó dẹ̀ yín tẹ́ ẹ fẹ́ ra mọ́tò tí ìwọ náà fẹ́ ra káà tiẹ̀ tó tún fẹ́ rà fún ìyàwó. Ọlọ́run tó ṣe ti bàbá yìí kó ṣe tiẹ̀ náà. Gbogbo ìrìn àjò traveling yìí ọ bọ́ sí. Aṣẹ ti mọ bẹ́ẹ̀. Nice. Ẹ̀mí ìyàwó yín ó lò ẹ sì ní wálẹ̀. In Jesus' name.
3: Ná ẹ̀yin ọmọ Ọlọ́run.
1: Ìkan ló tún gbọ́ yìí.
3: Bí ṣe ń ṣe lànà bẹ́ẹ̀ ló ń ṣe lò ní. Á Ọlọ́run mi ìyanu ni. Mo sì gbọ́ nǹkan kan. Olúwa ló wọ́n pa èèyàn kan lẹ́rìn. Ọ̀rẹ́ tẹ́ dà láàárọ̀ ìdá mẹ́wàá kọ́ sí. Olúwa pa mí lẹ́rìn kó tó dalẹ̀. Pa mí lẹ́rìn kó tó dọjọ́ mẹ́sàn-án lónìí. Make me laugh. He who laugh last, laugh best. Ọ̀rẹ́ Olúwa pa mí lẹ́rìn. Ẹ jẹ́ ń fi àkáǹtì nọmba chọ́ọ̀chì ilẹ̀. 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank. Bí yín ọba wọlé mà, bí ọba wọlé ẹ lo eléyìí, ẹ lo nọ́mbà yìí. 1966 36 38 73 1966 36 38 73 Access Bank. Comfort Life Mission náà ni ó gbé jáde. Comfort Life Mission International. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ká tó máa lọ. Ẹ̀yin náà make sure pé join mi ní ìsìn ní ìsìn. Aago mẹ́fà. Ẹ ti ẹ̀bì àdúrà yín méjì méjì. Ẹ ti bọnú omi. Omi yẹn àti ẹ̀bì àdúrà yín. Ẹ máa gbébọ̀ lórí Facebook, YouTube àti TikTok. Ní fẹ́rẹ́ ń jógí láàárọ̀ kùtùkùtù yìí. A ṣe bẹ̀bẹ̀ láàárọ̀ yìí. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yín lónìí. O ní ṣe àṣetìmọ̀ láíláí. Wá gbọ́ o, ọdún eléyìí tó mark ire nìkan ló kù tó mọ̀ rí. Kó tún wá dìwò yí ọdún tí ń bọ̀. Wà á ti gbilẹ̀ sọ́tún, ó ti gbilẹ̀ sósì. Ntọ́ ń wá yóò ti bọ́ sí. In Jesus name. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. In Jesus name. A ti parí bíbélì o. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀ tí ì bá wa, ẹ make sure pọ̀ yára. Torí láìpẹ́ máa kéde ọjọ́ tí a gba certificate yóò bọ̀ sí ọjọ́ graduation fún àwọn Bible school and seminar conference láṣẹ wọnú ẹ̀. Ẹ máa gbáradì gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Ayò ni o. In Jesus name. Ẹnìkan ni ẹ̀mọ̀júwe church fún wa láti Iwo Road. Ẹ wọ mọ́tò tó ń lọ sí gbági tuntun. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè church Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Fẹ́rẹ́ ń jógí láago méje ni. Láti Iwo Road ẹ wọ mọ́tò gbági. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè church Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ọlọ́run yóò jẹ́ ọ̀dára fún yín. Aago méje ni ìsìn lọ́la. À ń retí, mò ń retí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Àti ní gbogbo Sona church náà. Ẹ lọ sí gbogbo bẹ̀. Ẹ mọ̀ rí mi, wèmi náà wọ́n mọ̀ ń wò bẹ̀. Ayọ̀ ni. Lọ sí irúgbọ̀ rẹ̀. God bless you.
2: Nọ́mbà tẹ́ ṣe a testimony yín sí rè. 08081 65 66 Ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ́ báyìí. God bless you.